0: mẹ́fàjọ.
1: Ìdí ìwìnyọ́ All Radio. Ìdí ìwìnyọ́.
0: Ìdí ìwìnyọ́.
1: Iyibiyibi kai All Radio kẹ́kẹ́n.
2: Kọ́pọ̀ dẹ́ra.